Igbákejì olùdíje fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà kóńkòsó ti rọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òṣèlú eléyìí tó gbámúṣe òun náà ní kẹ́ ẹ ṣe o. Gẹ́lẹ́ bí Ndúmẹ̀ ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ológun pé gbogbo àwọn ènìyàn tí wọ́n jígbe ti ń bẹ ní àkàtà àwọn ajínigbé nípínlẹ̀ Borno kí wọ́n rí mọ̀ dájú pé wọ́n gbà wọ́n kalẹ̀. Orílẹ̀-èdè Iran sọ di mímọ̀ pé ààrẹ Donald Trump òun lẹni tí ó ń ṣe òṣèlú eléyìí tí ó korò jùlọ lágbàáyé látàrí àwọn ìlànà tó ń gbé kalẹ̀. A kú dédé àkókò yìí àsìkò iṣẹ́ látàárọ̀ ẹ̀yìn ènìyàn wà ìròyìn káàkiri ilẹ̀ wà àti lókè òkun ló tó ń dé sí ẹtí gbọ́ yín láti lè ṣe aládùn tiwa Zobia FM. Òní tí í ṣe ọjọ́bọ̀ tó jẹ́ ogúnjọ nínú oṣù kẹjọ ọdún 2024 tó ṣe déédéé pẹ̀lú ọjọ́ keje nínú oṣù Rabiul Awwal ọdún 28 lẹ́yìn ìjìrà Abdulgafar Akoni Adebayo ni ó mọ jábọ̀ ròyìn fún yín. Ìròyìn wa tọ̀sán tòní gbéraṣọ láti ìpínlẹ̀ Kano níbi tí igbákejì olùdíje fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí Rabiu Musa Kónkòsó ti gbé ń ké pe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbólóhùn wípé adarí eléyìí tí mùṣèmúṣe rẹ̀ dá múṣe tá a ní tìka àbámọ̀ bọnu wípé a yàn sípò òun náà ní ká tẹ̀lé o bọ́bá dọdún 2027 ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà.